0: egbon mi all of a sudden lo de pe egbon mi yen iyen de wa la America o wa ni ko da ejo yen duro di ohun
1: ha
0: I pe ohun ma fun won ni owo yen
1: ha
0: olodun de ba mi se o san gugu owo yen without stress owo yen lo de je major one to tin fun mi ni blood pressure
1: ninu kini
0: ninu popo 15 million owo yen lo eat me ju to tun eat daddy mi
1: ha
0: because true daddy mi mo fi gba owo yen lowo eni yen so o ti fun daddy mi ni blood pressure o ti fun mi blood pressure o ti fun mommy but everybody san gbadura lori oro owo yen ko to adi pe olodun gbe eyin eni yen dide ti owo yen bi 5 million bi je season
1: o san 5 million
0: o san 5 million ninu gbogbo owo yen
1: eyin o mo pe nbo nbe o
0: emi mo pe 80 mi ba mi se mo 80 yen ri
1: amen mo na bi ti o bi oro egba to ba ku iseju kan ki to oniyeye ogbe lara re to ba ku iseju kan ki won ni ko tan di re kan si ami daada olorun ojiji yo yo si o ojiji ko yo si o ki emi mi mo ko bi owo yo gbe onija loruko baba ti omo ati ti emi mi mo nice intangeli re le se niyan nigba to ku kinkin ni ki to oniye yi o gbe gengere to esin olohun si yo e ja lo church eyin te ba be join wa e ba wa nbe lati iworo de wo moto gbagi elebe so ni wema e bere church olorun ojiji ni bi garage yen sa ma mi ni tan yin je oni loni je isin kan pere la se loni ojo wednesday eta ba ti le pari titi 10:30 eyan ayan fe o nka lu ko lo sin mi awa un biri biri o now eyin te ba fe wa a ni se service nro le loni bogo se nje ti olorun a se pari 7:07 ni and ki wa mo tan yin je gbogbo eyin ayan fe ose yo je ose mo ni gbagbe fun o ewo mama yin na
2: oruko mi ni nafiu kayat
1: nafiu
2: rukayat
1: nice
2: mo dupe fun olorun ba pe igba to di october 1 oko mi pro eyin kan fe ra moto fun oko mi so ngba ti mo wa si bi bayi baba mi se pe nkan ti a ba fe ki olorun se fun wa ko to di next year mo wa gbadura pe ki moto oko mi ko jade igba to di ni october 2 ojo kejijo yen ni osan toko mi se pe mi niyan pe oga awon to fe ra moto fa awon pe o ti ra fa awon moto 41 million Volvo ni so to ra awon tipa ni
1: Volvo ni
2: Volvo moto tipa
1: si awon truck ni
2: ben
1: wewo o ni o
2: so igba to di Wednesday to lo only a lo si bibe ti won se royin oga yen pe oga yen buru to ba ti de bibe ko sa kunle sile mo se gbe ororo niyan
1: ti mo se
2: anoti oil so oko mi na lati 22 yen lo na tin lo anoti oil tori won kin gba ki yen ka wa si church tele tele won ma so pe
1: o gbo pe won ra moto fun won wa fi yin le
2: no igba ti ko to di pe won fe ra moto fun won leni yen ti so fun o ti promise won ti pe ti pe so bi ki won de bi be ko so pe ke se wa mo fe gbe fun elomi ma gbe fun o sa hun igba to wa ti mo se fun won ni anoti oil niyan pẹlu ta ba tin lo Jesus ti won ma ran mi lomi won e kin fe gbo gbogbo nkan ba yen tele tele so o ngan won ma ji mi pe ah se lo seun seun yin mi o lo baba re ni gba gbowo moto o ma fun mi lowo moto won won ji mi ni daji nko ya tete mo lo
1: ori odo baba re
2: ori sodo bibe so won e kin fe gbo tele tele sugbon ni isin yi mo dupe fun olorun oga won yen o se so fun won pe ki won mo gbe moto yen lo 41 million ni won o ra fun won npe ki won mo dawo pada
1: die die
2: o gan lo pe mi pe ki n bo won se testimony re awon ni o send je si mi ni isin yi pe ki ba won se testimony
1: o ye lo ba n se testimony oko yin ti bo npe eni mo fe oko yin sunday na wo e bo se joko se ri be se ki gbe mo dide wa kan lanu wa pe baba ebi baba e ni baba mi iwo ni baba mi yan oluran lowo ti mi eje won awon ti an le soro nu eyin mejeji baba mi ni o baba mi iwo lo ni keke ina olorun yan oluran lowo ti mi ash jesu oluwa wa egbe owo yen lo ba ti baba yen ni e pariwo pe Jesus sanu fun mi baba to wa su sikeje mi na ki pe baba sanu mi hallelujah bi mo se kigbe niyan so ase baba kan wo mi bi mo se wa sin baba yen lo o kan ko letter si mi ni o ni mo ti fun yin 100,000 ke lo fi ki yawo yin o fi ba yin se be emi ni n ba wi in mo pe won wo mi won ni mo wo yin nisin won kan send e mo kan use text message ah mo ni baba inu service mo wa o mo ni su we yi na da eh iwo na e ma send e si o o kan se n pe le send e tan in le in so wi wa send 100 ki won bi ba n se be sẹ́yí bí mo ṣe rí owó yẹn mo kàn wò báyìí pé àpẹẹrẹ lèyí o ẹ̀yin mẹ́wàá kan bẹ́ẹ̀ ń bì kí lè o ẹjẹ́ ìtẹ́ǹtẹ́ ẹ̀yin 100 ń bẹ́ẹ̀ ń bì kí lè o tó sú àlá tí ó dùn lórí fóònù ó di àṣẹ mo náwó sí bá ń gbé kàn yẹn bá ń gbé lọ truck yẹn sí. Mọ̀nbọ̀ mọ̀ náwọ́ sí fún ọkọ yín kò ní jáàmù lọ́wọ́ ẹ̀. Lásìkò tó bá ti bẹ̀rẹ̀ sí fi ṣiṣẹ́ ẹ̀ ní mọ ibi mọ́. Ó dàṣẹ. Yes.
2: Ìgbà tí ó ń agbédé ní ọjọ́ Thursday, so ìgbà tó jọjọ́ Saturday, omi 7-7 yẹn àti Holy Communion. Mo wá dà sí fúnra wọn, wọn á ní òun ni màá kọ́kọ́ fi fọ mọ́tò yẹn nù. Òun náà ló dẹ̀ kọ́kọ́ fi lọ fọ̀ nù. So ìjọ Monday yìí ni mọ́tò yẹn ṣẹ̀ṣẹ̀ wà bẹ̀rẹ̀ iṣẹ́.
1: Ó ti bẹ̀rẹ̀ iṣẹ́ láti níjẹta.
2: Bẹ́ẹ̀ni.
1: Yóò máa mú wá o.
2: Àmì Jésù.
1: Ẹ̀yin go change tẹ́ sanra wa.
2: Àmì.
1: Nice. Ẹ wo bọ́lá mi ṣe ń ṣe. Áńgẹ́lì ìtàn wọn sì tún lè ràn sí o. Gbogbo àwọn tí mò ń sọ yìí wọn áńgẹ́lì sí wọn ni o. Ọlọ́run ọba ń gbọ́. Àìmọye ijọ́ tó ti ń gbàdúrà pé Olúwa mo fẹ́ tí ó fún mi ní ká instrumental tí mo gbà ní instrument bí ẹ ṣe máa sọ. Bọ̀ lẹ́yìn àdúrà tá a bá gbà lónìí èmi mo jẹ́rìí èmi mo jẹ́jẹ́ èmi mo jẹ́jẹ́ pé máa fún àwọn 3,000 ní anointing oil lágbára Ọlọ́run ní church lónìí bàbá ti ń jáde. Ẹnìkan ni mi ò tí ì gba paper tèmi náà o tí màá sọ sínú omi Ọlọ́run bá fún ọ ní agbára láti join. Ẹnìkan níbo ni prayer wa lórí Facebook lónìí 6:30 náà ni ẹ bá wa tá à ń ṣe prayer lọ́wọ́ church a wà ń bẹ́ẹ̀ lágbára ẹni tó láyé àtọ̀run orí Facebook àtorí YouTube nìkan màá wà láàárọ̀ yìí. Ẹ sì já mọ̀ wò bóyá wà lórí TikTok náà ẹ jẹ́ mọ̀ fi lè ṣe lọ. Aago mẹ́ ẹ jẹ́ sọ pé gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá fẹ́ wá sí service lónìí ẹ tètè dé church ní aago mẹ́jọ ẹ bá wa nù àdúrà bó o dé méje bó o dé mẹ́fà bó o dé márùn-ún ọ bá wa nù sọ́ọ̀sì ìgbà tí ó bá fi ẹ kúkú jẹ́ adé ní méje ẹ̀yin tẹ́ bá ń bọ̀ ẹ mọ̀ bá wa ń bẹ̀ ẹ mọ̀ bá wa ń bẹ̀ yàgò tó bá dé but ìsìn kan péré láṣẹ yóò sì parí sí 10:30 lónìí. Ẹ jẹ́ mọ́ fi lè ṣe lu engineer.
3: Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run lọ́sàn-án.
1: Ọkọ yín bí tẹ ti ń sọ̀rọ̀.
3: Anna Ayọ̀ní láti Matọ̀gun Lẹ́kọ̀ọ́.
1: Lẹ ti wá.
3: Bẹ́ẹ̀ni.
1: Nice.
3: Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run wípé Ọlọ́run bá mi kọ́ ilé yìí lákọ̀parí.
1: Ẹ ti kọ́ double senti tẹ́lẹ̀.
3: Yàrá kan tá a ti kọ́ láti 2009.
1: 2009 lè kọ́ yàrá kan.
3: Bẹ́ẹ̀ni. Ìgbà tó wá di 2022 mo wá fẹ́ sẹ́ndì 8,000 sọ́jà ọ̀dàn ọjà ọ̀dàn lọ́nà láàrọ̀ mo wá mú ìwé tàfi máa sẹ́ndì owó májẹ̀mú mo mọ̀ pórí ẹ̀ ni mo fi ilé mo bá sẹ́ndì ẹ̀.
1: Ẹ bá sẹ́ndì 8,000
3: síbí
1: lowó bá bọ́ lọ sọ́ọ̀sì
3: lọ́wọ́ bá bọ́ sí sọ́ọ̀sì mo bá bẹ̀rẹ̀ sí ní rò pé

ọwọ́ yẹn lórí ìròyìn ayọ̀ kan wọ́n fi hàn mí yẹn ohun tí ènìyàn bọ́ ṣe láṣetì ohun tí àwọn kan dọlọ́n sí lórí ayé rẹ̀ ọlọ́run ò mo sọ pẹ̀lú àṣẹ pé láti òní lọ kí ẹ̀mí mímọ́ kọ́ máa ṣe fún ọkùnrin rẹ̀ wo olúwa sọ fún mi láti ọ̀sẹ̀ tó kọjá ó ní màá bẹ̀rẹ̀ sí ṣe kò ṣeé ṣe kò ṣeé ṣe kan ní wọn fi hàn mí yẹn gbogbo kò ṣeé ṣe ayé rẹ n tí wọ́n pè ní mistake mọ̀mọ́ pé àṣẹ ni ó parí iṣẹ́ gbogbo kò ṣeé ṣe rẹ gbogbo àṣìṣe rẹ sista ìjọ ṣe àmì kó tó dalẹ kó di ṣíṣe ṣe. Jíjì lọ̀rọ̀ rẹ gbọ́. Màmá kò ní pẹ́ tí wọ́n ra mọ́tò fún yín. Ẹ̀dùn ní mọ́tò. Sọ́mọ tó bá yín kọ́ ni. Ẹ mú wa. Kò ní wálẹ̀. Àwọn yòókù náà ò ní wálẹ̀. Onú ọ̀jẹ̀wọ̀n mọ́ o. Ó ṣe gan o. Nice. Gbogbo ẹ̀yin ará ilé ìwọ náà jẹ̀wọ̀n mọ́. Ẹ̀wọ̀ tó mú testimony ìyá yẹn jáde. Mi ò mọ tó ṣe tó fi ní àkúwọ́ sílẹ̀ tó fi jẹ mùkútún látọwọ́ áńgẹ́lì kí ẹ̀mí mímọ́ kó sí ojú rẹ̀ sí. Ẹ wo mi ò tiẹ̀ lè ròyìn gbogbo oríṣiríṣi nǹkan tí ẹ̀mí àwọn wòlíì ń ṣe. Ǹjẹ́ jẹ́ mọ̀ pé àwọn kan ni wọn ò rí áńgẹ́lì yọ sí wọn kì í ṣiṣẹ́ kankan fún wọn. Ẹnìkan ní kí ló fà á torí pé wọn ò tí ì di ajogún ìgbàlà. Nínú ìwé Hebrew chapter 1 verse 14 bí Bíbélì ṣe sọ́nà mo ṣe jùlẹ̀ yẹn. O ni áńgẹ́lì oníṣẹ́ ìránṣẹ́ akọ ni wọ́n bí tí wọ́n máa ṣiṣẹ́ ìjọsìn fún àwọn ajogún ìgbàlà. Ìwọ tó o bá jẹ́ ajogún ìgbàlà áńgẹ́lì ọ̀wàdọ̀ rẹ̀ o lè mí fi ń bẹ̀yìn o. Ìyanu tó ga jù tó lè ṣẹlẹ̀ sí ọ ni pé kọ́ ọ dá Jésù Olúwa mọ̀ gẹ́gẹ́ bí Olúwa àtolùgbàlà. Òní lọ́jọ́ àánú ẹja lọ church ẹ̀yin 3000 kan tí mo ti sọ ìlérí fún màá fún yín because a tún lo anointing oil a sì tún lò lónìí náà a sì tún lò. Bí ògo ṣe ń jẹ́ ti ọlọ́run títí ọ̀sẹ̀ yóò fi kanlẹ̀ ni. Àwa ti dé chọ́ọ̀tì látàná Tuesday. So ẹ̀yin tẹ́ ẹ bá ń bọ̀ láàárọ̀ yìí náà ẹ mọ̀ tètè bọ̀. Ẹ dé títí 6:37 nígbà tí ọba ìdí 10:30 a ti kúrò ní church. And mo gba ọlọ́run gbọ́ pò ní ọjọ́ àánú wà ara àánú gbà. Ẹ̀yin wo lẹ fẹ́ san re àánú? Ẹ̀yin tẹ́ ẹ rí ìdá mẹ́wàá lánàá tó rówó lánàá san ìdá mẹ́wàá rẹ kí gbogbo èèyàn wá rú ẹbu àánú. Ọlọ́run jọ jáńgẹ́lì mi ó ṣàánú mi. Ìjọ kan lọ kájú àdúrà. Account number ni fún ọmọdé àtàgbà tó fẹ́ rú ẹbu àánú. 1966-36-38-73 Access Bank Comfort Life Mission International ni ó gbé jáde. Bí èèyàn bá wọlé ẹlú eléyìí 2017-42-90-47 2017-42-90-47 First Bank nìyẹn. Comfort Life Mission International ló ní ó gbé jáde. Gbogbo ọmọ ọlọ́run ni kò rí gbogbo àánú. Mo ti máa ń sọ tó bá ti dọjọ́ Wednesday báyìí mọ́ fọ́ọ̀rẹ́ àánú ṣeré. Ẹ̀yin ọmọ ọlọ́run tí wọ́n bí dà ẹ wá kúnlẹ̀ wá dọ̀bálẹ̀ jẹ́ kí n gbàdúrà. Ẹ̀yin tẹ́ máàkì wedding anniversary yín náà ẹ jẹ́ ń sọ tẹ́lẹ̀ sí ayé yín. Ká áńgẹ́lì sí yín. Ẹnìkan ni wòlíì ẹsẹ̀ bíbélì wo la fẹ́ kà kẹ́ tó gbàdúrà. Ẹsẹ̀ bíbélì tá a kà lónìí ni ìwé Psalm láti 31 títí wọ 36. Psalm 131 títí wọ 136. Oni àríwẹ̀ parí ìwé Psalm. Ẹkúnlẹ̀ ẹ̀yin ọmọ ọlọ́run tí wọ́n bí lónìí àtẹ̀yìn tẹ́ mark wedding anniversary yín. Ẹ jẹ́ ń fi gbàgbọ́ gbàdúrà fún yín. So ráyé tó ń bá lọ yìí. Oríire ni wàá ṣe. Wàá gbádùn ayé, wàá tún gbádùn ayé tí ń bọ̀. Ọlọ́run ń gbọ́ ìdílé yín ò ní bàjẹ́. Márèjì rẹ ò ní dàrú. So wá rí bó ṣe lé.